0: ọgbọ́n tá a fẹ́ dá sí òní ọlọ́run kì í kó àdúrà ọpẹ́ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ́ èmi àti ẹ̀ in the name of Jesus Christ. Bá a ṣe rà ń bá a bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní kan yẹ n tó dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí. Òní yìí lọ́jọ́ Wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà. Ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ̀ ṣe kúnlẹ̀ nínú stúdíò wo bá a ṣe kúnlẹ̀ ní gbogbo ibi tá a wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Jesus City ẹ̀yin náà kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé. Ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ kálíbà máa bẹ̀rù ẹ̀ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àánú ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ̀ gbogbo èèyàn kígbe bàbá dáríjì mi mọ̀jẹ̀ ń padà sínú ẹbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ̀ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ wẹ̀mí ní àwẹ̀mọ́ èmi ó sì fún fojú ẹ̀gbọ́n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ Jésù Jésù olúwa wa ẹ wá gbọ́ ọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde òní àdúrà fún àánú ṣe rẹ ń tọ́ bá ní testimony ẹni tọ́ ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ láyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbó mi ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú a máa pègún rẹ àánú a máa pẹ̀ṣẹ̀ rẹ àánú a máa pa májẹ̀mú ó máa ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ń ṣe pọ̀ gan tọ́ba rí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 7-7 olúwa lòun ṣàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ Wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá a ti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé méjìlá ni ẹ̀ẹ̀mejìlá ni màá gbé ọwọ́ lé àwọn èèyàn lónìí báyìí ìtàǹbọ̀ àṣẹ nìyẹn kò sí pẹpẹrẹpẹ kankan kò sí ìdààmú kankan lónìí èmi àtàwọn pásítọ̀ gbogbo àwọn tó ń bẹ nínú sáfíìsì lágbọ̀wọ́lé lónìí ó ní kí n da omi 7-7 àti anointing oil kí n fi gbọ́wọ́lé gbogbo èèyàn òní làwọn èèyàn ò ní àǹfààní sí omi 7-7 ẹ sì mú anointing oil lọlé ohun ọlọ́run leléyìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ mọ̀ fi ṣe awé wàsà láti ìwó ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí ọ̀ọ́ ẹ lè wá síbi wẹ́mà yóò gbé yín lọ sí Jesus City straight bẹ́ẹ̀ bá ń bọ̀ láti gbogbo ọ̀sun ẹ ní Jesus City lẹ́ ń lọ bọ́ bá ti dé Jesus City níbi ẹgbẹ́ ìyànà kò yìí yẹn ó ti rí mọ̀ jàlà pẹpẹ yọ pọ̀n mọ́ láàárọ̀ yìí ìsìn kan péré la sì ṣe it's not going to be first or second service only one service lónìí apple sì ni gbogbo owó fi break apple méjì pẹ̀lú ẹyin méjì ohun ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí jáde àwé oṣù kẹwàá yìí ó ní yóò já sí ayò wá náwó yẹn méjèèjì sókè wá dákọ ẹ wàá fọkọ ọmọ mẹ́ẹ̀sì bàbá èmi ọdẹkùnlé ẹ̀ páfìrasọ ọmọ títí layọ deborah nínú ìsìn tòní lónìí ọjọ́ àánú jẹ̀ra àánú gbà ọlọ́run dìde sàánú fún mi a ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí ẹnjiníà ẹ já síde pẹ̀lú mọ̀mọ́ yìí ẹ wà wọn tí wọn ti rá àánú gbà bí ìtàn tiẹ̀ náà ṣe rí nìyẹn.
1: Praise the Lord! Orúkọ mi ni Yáfin Adénọ́lá Ọmọ́wùnmí. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi.
2: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ ìpè Ọdẹ́kùnlé Epaphras. 2008 òun ni mo ti ṣègbéyàwó.
2: 2008.
1: Gbogbo àwọn tájọ́ ṣègbéyàwó last year. Gbogbo àwọn ọmọ wọn ti wọ yunifásitì last year. Last year mo wá fi ikoro mo fi gbàdúrà pé why me.
2: Ẹni sùúrù 2008.
1: Yes sir, 17 years to be precise.
2: 17 years lẹ ti marry.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bí mo ni.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bí kankan rí.
1: Bẹ́ẹ̀ni sà. So nígbà tó wá di last year yẹn a ṣe ìpàdé àwọn tó ń wojú ọlọ́run mama pe de kan lojo yen won ni pe gbọdọ gbadura ni pe ko Olorun ko change prayer request wa ni odun to nbo mo fi kan ra gbadura yen na ni lasi eyen baba so orisirisi pe awon eyan ma bibeji ka so won ni ire ati anu orisirisi baba se so be ni mo fi gbadura mo ra aso lati ni 10 years ago ti mo fi ma se prayer nile mi o mo pe aso obirin ni mo ra nigba ti mo bi toluwa lase ni mo sese mo pe aso obirin lo wa nibe
2: charge
1: aso okunrin ni mo ma pe mi o mo pe tobirin ni mo dupe lowo olorun tori pe nigba ta wa ni auditorium eyan kan gbe omo e wa omo amo kachi fun wa bi baba se so pe ta lo fe bayi mo ko sare fo si waju apo gonjo yen tafo bo emi lowo mi mu anki yen jo yen last year alugo ojo baba so fun pe awa ta awon ojo olorun ka dobale si bi pulpit pelu omi je loju ni mo fi dobale mo so fun olorun pe to ba se lodun yi I will not deny you mi o ni se to ba je pe mo se fe ki wa do mi yen ki de pada I will not deny you.
2: Kai.
1: Mo dupe tori pe ninu ajo 70 years ye. Mi o fi ojo kan si Olorun mi. Mo dupe tori pe mo ke pe nigba gbogbo.
2: Eh.
1: In last March after arugo ojo ni mo taking ni March. Mo de bi Toluwa lase ni November 27.
2: Onda.
3: O ti de.
2: Toluwa lase omo to nje dada ore o Olorun wo eleyi lowo mi melo le fe bi si
1: okunrin kan si sir
2: lo ba tan
1: be yin sir
2: ki lo de omo odun melo ni
1: 45
2: ash be se wi ko ri be fun yin e ki gbe meni kan emi lokan mo yin next nice awon ti ara anu gba niye ki n to pe next e lo mu apple meji meji eyin meji e gba oluwa gbo ni iwe mimo so o la fi ese yin mule e gba woli re o le o si se rere nje je mo pe ojo ti adu awon kan gba le suwo arrange ti won fi ni wa ni n lo losu ti nbo esu o si se gbogbo nkan yen olon si so pe won pin anu loni o ipele orisi nkan meje lo olon lo won pin baba ti so be awa ti gbagbo awon eyan ti de Jesus City bi won na ba fe wa 8 la bere program la aro yi la gbare ni to ni aye atorun gba ti o ba si video wa ago meji osan a ti wa le so lati wo road to ba nbo e wo moto to nlo si ikire ele be so kale ni yana ko yi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus City gangan won ja osi o so simple olon so fun mi pe ma sa anu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus City iru oni bayi ise meji mo ma se nwe ma loni but loni ni ise to ti bo soju anu an lo Jesus City ise eyo kan ise kan pere o na la se e to wa daju ki n to fi kun gbogbo eyin omo Olorun to fe san re majemu yin kapo ti san tele to ba tun le tun san o da gan loni kan mo kigbe sanu mi Olorun kapo ti san san o re majemu bere lati 2000 tabi ko fi sori omo re mo ni eso ta awon omo yin na eso ti won o ni ko awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu ohun Olorun lo ngbo yi bi eyin ba fe ti esi gboran o le ojere ile na o re majemu la bi nse radio program to ba fe fi dasi o fe fi ran wa lowo pe eje mi na dase le ja wo nti o tele eyin te ti san to san kan si eyin to je pe ti san san ti e na lo ni san ta awon omo re o mu nkan kan se wa fi sori e mo fe anu sanu mi je mi na loko sanu mi je mi na bimo account number church ni ma fun yin 1966 36 38 73 1966 36 38 73 access bank ni yen comfort life mission international ni o gbe jade leyin oni bayi mi oni soro re majemu mo gogo se nje to olohun ni final biyan ba wole eleleyi 2017 4290 47 2017 4290 47 comfort life mission international lo no gbe jade first bank anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan o olosin ni ka gbo wole gbogbo awon eyan
0: Oni da omi 77 sinu anointing on 77 ejbi kan gbogbo eni to ba wa igbowo le wa ti bere ba se mo se lododun niyan a gbowo le gbogbo awon omo Olorun. Next engineer inu mi sin dadun lawe fun ti o se enikan ni eri le ngbe yes bi se gboyoyin ayo ti na ni e pe lomi e je tun gbo telomi.
3: Hallelujah sir.
0: Hallelujah. O
3: oruko mi ni Olarunke Yusuf. Emi ni bo wa lati Eko mo je omojo lori afefe. Emi ni mo give testimony ni May 7 ipe igba ti mo yipo sister yin lo mi fun o promise me 1 million lese kese o de send 500,000 pelu ile pe kin lo fi se farming so igba to di on the 24 o send balance 500,000 yoku a de ti bere si agbe yen
0: e ti bere bayi
3: be ni bo ti wa nbi mo ya go pe ke le ri
0: ki le ngbe
3: agbado ati ege
0: le gbe iya agbere o.
3: So testimony mi elekeji ni pe o ni aburo mi kan to ti promise mi lati fun mi lowo business lati 3 years ago ti mo ba de tin pe ba kan ma ni sister mi fokan pale so igba to ti be si ni yi mi sogun yi mi so se
0: e kan pe mo ni
3: yo we son baba mi ti ka ma ma le olore kaakire so mo sha face olorun sugbon fun iyalenu mi igba te wa si abule odu
0: ti mo wa ni ojo monday to lo yi oni ilopo se kan bayi
3: be ni teni pe ka bere nkan kan pe orun ti si bi pe ade mo yi pe a ma ri nkan yen mo sa fi si waju la pe olorun o ti fenu ara e so lati yo odun pe o ma se o ni so pe baba mi ti so pa o ri je ko le se fun iya lenu mi ni ago merin koja bo se pe mi ni e pe sister mi e lo wo account number yin pe ohun ti ba mi transfer owo nigba ti mo ma wo o fun mi ni 5 million
0: June 30. Mo so mo gbo ni mo ni Oluwa ni ko to dale awon eyan mo ri owo nre o ya tan bayi ise kile nse tele momo
3: os ni mo nse sugbon igba ti mo give testimony yen ni ma to recite tori pe se agbe mi ta wa ro pe ya ere agbe ni ma fi bere business ni be ti se owo ti de mo fe bere pharmacy and supermarket
0: nipa ka pe ise je gbarabale ko latan o egbon ti mo fe wi o ti oba se wi pe salary la tujo ti o fi pe yo todun melo
3: odun wo 30 years mo tin sise mi le do pe mo ni ye kan bayi la account
0: o nilo enikan e we yo enikan to je pe owo ti won gba laarin 20 years o si gbe wa ni seju kan mo wonu jepojepon ase Eledumare lo eni to ko latorun pe ko ran olowo teyin mejeji o ti ri na rira yin mi n ba je woli Olorun ibi to ba wa ko ni ko yo si olojiji e wa so be n te joko ti osu ni temi mama yi elebe bere pharmacy ati supermarket ko ni irun nice awon ti n ra anu gba niyan ki n to pe next e lo mu apple meji eyin meji egba oluwa gbo ni iwe mimo so o la fi ese yin mule egba woli re o le o si serere awon eyan ti de Jesus City bi wo na ba fe wa 8 la bere program la aro yi lagbare ni to ni aye atorun igba ti o ba si video wa ago meji osan a ti wa le so lati iwo rodu to ba nbo e wo moto to nlo si ikire elebe so kale ni yana ko yi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus ti gangan won ja o si o so simple Olorun so fun mi pe ma sa anu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus City iru oni bayi ise meji mo ma se nwema loni bo loni ni ise to ti bo soju anu an lo Jesus City isin eyo kan isin kan pere o na la se anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan oh Olorun si ni ka gbowo le gbogbo awon eyan o ni da omi 77 sinu anointing on 77 ejb kan gbogbo eni to ba wa igbowo le wa ti bere ba se mo se lododun niyan a gbowo le gbogbo awon omo Olorun. Next engineer
4: oruko mi ni Alabi Zainab.
0: Alabi Zainab
4: lati Ejibo.
0: Ejibo nbi
4: Osun State.
0: Osun
4: ọkọ mi ló mú mi dé ibi.
0: Ṣé wọ́n bẹ́ẹ̀ nbi?
4: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ pé o.
4: Alabi Abiodun.
0: Dìá. Ẹ máa bọ̀ o.
4: February last year lòun wá síbí báyìí.
0: February làwọn wá síbí. Ẹyin ni Alabi Abiodun.
2: ẹdúró lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yín báyìí.
4: September 7 ni mi wá sí.
2: Ọjọ́ birthday mi last year. Lẹ wá bí.
4: Mo wá béèrè oyún.
2: Kí lẹ béèrè?
4: Oyún.
2: Ṣé n tẹ́ wí fọ́lọ́run oyún lẹ fẹ́?
4: Mọ́tò.
2: Àti káà.
4: Ọlọ́run dẹ̀ ṣe fún mi. O ṣe oyún fún mi, o ṣe káà fọkọ mi.
2: O ṣoyún bẹ́yìn, o ṣe káà.
4: Ìyẹn náà ló ṣe.
2: Oṣù náà ni ṣé ẹ ti ń wa tẹ́lẹ̀?
4: Eight years.
2: Ẹ wo lẹ́yìn ọdún mẹ́jọ. Oṣù náà ni. Wọ́n lóṣù September 7. Oṣù yẹn náà ni. Àṣe òní pẹ́ jábọ́ lẹ̀ báyìí. Lẹ́yìn eléyìí ẹ lọ bíbejì. Bàbá yìí bolẹ̀ kọ́lé sí. Bolẹ̀ kọ́lé yín sí. Kì í parí. Ní 2026 ẹ tẹ́wọ́ ẹgbóríyìn wà. Next. Nice. Gbogbo ilé ìkànnì tó ń gbọ́ yìí. Ọ̀rà ká o tún lóyún. Eléyìí ní fi ṣe lọ. Lọ múra báyìí. Ẹ make sure kò mú app méjì-méjì. Ẹ gbọ́ràn ẹyin méjì-méjì. Interview break nìyẹn. Èmi ó fún yín ní anointing oil àtomi 7-7. Màá sì gbọ́wọ́ lé yín. Opportunity ńlá ni lónìí. Kì í wọ́pọ̀ bẹ́ẹ̀. Tó wọ̀ sí October báyìí náà la máa ń ṣe gbowó àwọn nǹkan báyìí. Wàá yin Ọlọ́run. Ẹ jẹ́ mọ́ fi ti mọ̀mọ́ ìṣe lọ.
5: Orúkọ mi ni Abídọ̀yẹ Gani àti láti ìlú Iwo.
2: Iwo wo lójú ọba?
5: Mo wá dúpẹ́ nítorí tọmọ mi. Gbà tó pé ọmọ ọdún mẹ́wàá ni àìsàn burúkú kan kọlù. Gbà tí wọ́n sọ fún mi pé Ògún òru ló ń ṣe. Gbogbo ibi tí mo máa ń gbé ọmọ yẹn lọ, ìlú méje ni mo ti dé rí.
2: Ìlú méje?
5: Ní sà, tí wọ́n ní kí n gbé ọmọ yẹn lọ láti lọ ṣe ìtọ́jú rẹ̀. Ilé tí mo ti kọ́ débi òkè, torí rẹ̀ ni mo fi tà. Tó lè ṣe ìjẹ́rìí wà nínú àwọn akọrin yín tọ́mọ pé nǹkan yẹn sí ọmọ.
2: Ṣé ń pàṣẹ ẹ ń bá wù ni ó sàmì, ò ní rí wàhálà ọmọ.
5: Bó ṣe máa ń ṣe tó, mi ò ka ibi báyìí kún tẹ́lẹ̀tẹ́lẹ̀.
2: Ẹ̀ka bí i sí.
5: Bẹ́ẹ̀ni sà, àwọn ọmọ mi ló máa ń wá sí bí báyìí. Wọ́n wá ń sọ fún mi pé dáàdì máa ń sọ wípé ẹni tó gun òru ń ṣe. Pé wọ́n máa ń gbàdúrà yẹn pé kí n jọ kí n jẹ́ kí bàṣì ti máa wá. Mo wá ní ó dà. Ó wá di 7-7 ọdún tó lọ. Mo wá sọ fún pé ó dà èmi náà máa tẹ̀lé yín lénìí. Mo wá wá mo mọ ọmọ yìí lọ́wọ́. Ibi tá a ti wá ń gbàdúrà tẹ́ wá sọ pé gbogbo ẹni tó gbẹ́ ìsàn dé bí báyìí. Pé gbogbo àìsàn yẹn kó máa kúrò nísinsìnyí. Mo wá sọ fún màsí mo ní ó yá máa gbàdúrà. Ọmọ yẹn wá ń gbàdúrà bó ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó wá ń wúkọ́. Ó ṣe ń bì nìyẹn. A wá jáde lọ sísàlẹ̀ ń bẹ̀ yẹn. Ó ṣàṣe bì sí bẹ́ẹ̀.
2: Ó bì bẹ́ẹ̀.
5: Bó ṣe wá bí mo wá ń sọ fún àwọn ọmọ mo ní à Ọlọ́run sàánú mi èbí tọmọ yìí bí kọ́lọ́hún ó jọ jẹ́ pé nǹkan tó wà lára rẹ̀ yìí ló ti bí yìí o mi ò sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. Bá a ṣe wá délé torí láàrin oṣù kan ó kéré tó yóò ṣe lẹ́ẹ̀mẹrin tàbí.
2: Láàrin oṣù kan.
5: Bẹ́ẹ̀ni sà.
2: Wọ́n láwọn ti lọ ìlú méje kí wọ́n tó wá sí 7-7.
5: Kódà mo ti lọ sílùú tó jẹ́ pé wọ́n ní ká lọ rẹran wá tí à ń so ọmọ mi tí à ń so ẹran mọ́ lọ́rùn báyìí. Tí wọ́n fi ẹ̀kọ́ sílẹ̀ tán ni tí ẹran yẹn bá ti jẹ̀kọ́ yẹn tán iná ni yóò gbádùn ẹran yóò jẹ́kọ́ tán. Mo sunkún kúrò ní.
2: Ẹran ọ̀jẹ̀kọ́ tán.
5: Mo sunkún kúrò nílùú yẹn ni but ìgbà mi ò mọ bí tẹ́lẹ̀ mi ò fẹ́ wá bí báyìí mi ò ní parọ́ fún yín sà. Torí mo máa.
2: Ẹ fẹ́ wá bí.
5: Fẹ́ wá o mo máa sọ fún àwọn ọmọ mi gan pé ibi tá à ń lọ yìí ẹ má lọ mọ́ o but.
2: Kí ló dé tẹ̀ fífẹ́ wá kí ló dé kí ń bá yìí lẹ́kọ̀ọ́.
5: Àwọn èèyàn máa ń sọ náà ni pé a.
2: Wọ́n máa ń sóògùn.
5: Máa ń pọ̀ jù pé bóyá oògùn náà ṣe ń bẹ̀. Èmi náà bá wò pé èmi ò ní tẹ̀lé wọn but àwọn ọmọ mi bá ti bèrè owó lọ́wọ́ mi mo máa ń fún wọn. Mo máa ń fún wọn pé kán lọ. Mọ̀ ìgbà tó wá di pé kinní yẹn ṣe nínú skúù lẹ́ẹ̀mejì. Ọjọ́ tó wá jẹ́jọ́ ẹlẹ́ẹ̀kejì yẹn ló jẹ́jọ́ ìdójútì gidi fún mi. Mo bá sọ fún àwọn ọmọ mi pé lónìí yìí màá tẹ̀lé yín lọ. Mo ṣe wá wá sí báyìí bó ṣe wá bìtàn láti ìgbà yẹn tọmọ yìí ti ń lo òróró àti bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ogún òru ò ṣe mọ́.
2: Ó tó sùn mélòó.
5: Ó ti pé ọdún kan lónìí gérégé bá.